wafre wɔn na so yɛ na na wafre yɛn wabu yɛ bi eti na wafre yɛsi nipa dɔm bebree na so yɛn wafre yɛn wabu yɛ bi o eti na wa yɛsi wo ne yɛ ahoɔden